mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi lónìí ọjọ́ Tuesday. Today's date is 26/05/2026. Ṣé ẹ gbọ́ déètì yẹn mọ̀mọ́? 26/05/2026. Gbogbo tó kù ní oṣù yìí kò jújọ́ márùn lọ. Mọ́mí àti dádì ẹ dìde ńlẹ̀. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ni gbogbo ẹ̀mí àwọn wòlíì. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbó mi, ẹ mọ́ bá mi kí i, ẹ mọ́ bá mi gẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká. Sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun ní ìlú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bóni ṣe jẹ́ ọjọ́ ìṣẹ́gun? Ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ àánú? Àtàná lamọ̀ ti kò sí. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ìwọ ni mò ń bá wì, wàrà àánú gbà. Mo fi gbogbo ẹnu sọ báyìí pé ìpinnu àti ète Ọlọ́run fún ayé rẹ yóò padà wá sí ìmúṣẹ ni. In Jesus name. Ẹ dìde ńlẹ̀ mọ́mì, ẹ dìde ńlẹ̀ dádì. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ tẹ̀yẹtẹ̀yẹ. Ẹ já lọ dúpẹ́ tọ́látọ́lá. Gbogbo ìgbà tí ọdún bá káyàn mọ́, ẹ jọ mọ́ dúpẹ́. Gbogbo ẹ̀yin mú mì ní, gbogbo ẹ̀yin mú mì náà, ẹ̀yin náà dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ìwòye èsín lájọ ń jò. A dúpẹ́ lọ́wọ́ Olúwa pé lè gbé wa mi. Ṣé ń sọ nǹkan fún yín? Ẹ ń bá rọdún. Gbogbo ọdún tó bá dé, àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Tó o bá ṣe léyà lọ́dún tó kọjá, tó o tún rọdún léyà àtọ́dún yìí. Ọlọ́run gbọ́ àánú ni. A ṣàǹfọdún kadún ni. Àwọn nǹkan lájọ lo ọdún léyà tó lọ, ṣùgbọ́n wọn ò sí mbẹ̀ mọ́. Àìsùn léyà lónìí. Gbogbo bí ẹ bá wà, ẹ dìde lẹ̀ mọ́ bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́, mọ̀mọ́ dìde. Gbé bọ́dì ẹ̀, òkú tó ti kú ò lè gbé bọ́dì sókè. Ẹ mọ̀ bọ̀ ẹ rápálá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò àánú fún ọdún, ẹ nílò àánú fún ọ̀sẹ̀ yìí. Tó ọ̀ bá ní dẹ́já rẹ o, ẹ mọ̀ bọ̀ wá dọ̀bálẹ̀. Dádì, ẹ kúnlẹ̀ mọ́mì. Ẹnjiníà, ẹ pe bàbá yẹn kọ́ mọ kọ lálá. Àwa ò lè fogún ẹ fẹ́ lòmíì. Ipa àwọn ò gbé. Ìsìn ẹyọ kan láṣe ní ọ̀la báyìí torí ọdún tó wà ń ta. Aago mẹ́wàá lásìpàdé lágbára ẹni tó láyé àtọ̀run. Bàbá, ẹ gbóhùn sókè.